0: pẹ̀lú afọ̀nára ọmọ ìrọ́ndì ọ̀sà ìlú báṣánulẹ̀ tó sẹ́ta.
1: Ẹgbẹ́ mi, ọmọ Nàìjíríà fẹ́ fi dupá mi. Control the card, control the card. Mali, I come forward. The rest fuck off. So yeah. Hello.